balẹ̀ ní gbogbo ìsálú ọ̀run ìwọ nìkan ni wọ́n ké sí. Wọ́n ké mímọ́ sókọ̀ rẹ̀, wọ́n ké mímọ́ sójú ògo rẹ̀. Ìmọ̀lẹ̀